0: kamọ àdó na tó kú ni etí alọ pàdé bòun tó kú ni ségbèjì bó tó kú ni fi àdé àmà sí ségbèjì àhùn dọ́tó àìtó ẹmẹ bó tó kú nu máa wò gbọdọ ayé ọhún nù kú ọpá fọmí tó gbọkọ sọkè sí mẹ ọbì tó àlọ tọmẹ bó bí ọpọ ndọtúrò tán ní ìwà pírísẹsìkì ẹwẹ mẹrin mọ jí ẹ mẹbi kple bó tó gbẹnu ìbẹrẹ tó kó ìpinnu mi ṣe ṣẹ tó ló mẹ kéké rò san jí mẹ kéké rò kó mi tán lẹ gbé mi kúrò ndé ndé wá ẹ égbè tí wọn má tó lọ mi tsi lẹ kóyọ inú tirinté nu àlọpàá inú yẹn náà tirinté yìí ló bọ wọlékọ inú disa ló bọnu yìí kú jọ wọn yẹn lẹ ló bọnu nọtàn bọnu tsa wá pẹlẹ bọnu yẹn lẹ kọ ló bọnu wá mẹ èyí fídífídí lẹ yọ nablo tẹtẹ mìíràn lẹkọọ ló múná wá pé àlékí àléyọ ìfẹsàn tẹtẹ ro àléyọ jí.
1: ẹ̀ka náà lè gún kí n ma.
0: mi tó pe nú mi tó tara gbé mẹbi ní kúdó tara gbé wọ́n kúdó àwà jíjẹ mi ní kúdó tara gbé wọ́n kúdó àwà jíjẹ ló nùyàn náà nánú mi mìíràn rẹ tó pe tán nú máa wò mìíràn tó pe tán ló máa wò bó kára lẹ nọ́sọ̀ tó ga mi tán tó yàwó ìkéka mi lókòrókò mi tán lẹ ha ìwé kàkà mi nọ́sọ̀ tó yàwó ìkéka mi bónú máa wò ní ní ìhòòhòrò àpagbé tó ọ iná náà jẹ sí sàn kàkà sọ ìjẹ pàtà mi
1: níṣẹ
0: tó pe tán mi gbọdọ mẹdẹmẹdẹ lẹ ti bọ èjì bọ iná pàǹtẹ kóòtù yẹ mi tó pe nú mẹ èjì gbé bọ yàwó yẹ sísẹ sí nǹkan ọdún jí ìtàn lẹyìn ọmọ tó gbé tọnu yìí mẹyìíká jì báyìí máa ń yẹwò iná sí yìnyín alẹ ọmọ ìlẹrọ pé tọnu lóporopo mi tán lẹ bìwẹ nùpọ ẹ àti ó sọ pé tó lè mìíràn bá gbọn ọdọhùn lè nánú gbogbo yan ìpè ọ àti ó sọ pé tó lọwọ mìíràn dọnu mìíràn mi tẹrẹ lẹ òkókó pé yẹn pọ ẹ ló fi. Ekpɔn dada ndele ti hàn nadaho nadaho eno tse dada si xɔ enu nadaho abi nadaho si xɔ enu adze dada
1: nadaho si xɔ enu na wa dada samɛ
0: wa yɔ dada samɛ ayi ho ka nya se fi tukpɔ gɛto esi xɔ wa gɔto nadaho alo tɛji kɛyi sɔsɔ di akpɔ gɛto esi xɔ wa gɔto ɛyi sɔsɔ dza oye.
1: Erobi ba do e anọ de wẹ do tada samẹ ọ e wẹ nọ pọn eji akpọn nanti.
0: Nadaho ji. Nadaho mú kàn án pọ̀ jí tó yìí. Ó kàn ahọ́tọ́ bí ọsẹ sẹ́dọ̀ mẹ́ ó kàn ahọ́tọ́ bí ọsẹ sẹ́dọ̀ tó ta tó yìí àhópẹ́ àtòsú àhópẹ́ ló wà pọ̀ mẹ́tàn àtòsú ló tọkọ́lì mi tó gbẹnu yé bi sese sẹdo gbọdọ mi o sẹpẹlẹ tẹ kàn ló ń tunu ànàna tó jí padà mọ sí lọ tó jí àbíkọ yìí lọ rẹ bomi yọ ọ rí ẹ asọsọ do ilé ọgbẹ nù àyà ẹkún ló fọ rẹ pọ
1: nẹyà ká ló mọ ẹ. yọ̀ndọ́ kọ́lé mi tí wọ́n bèrè ní ìdáná.
0: ooo dada ló fi evangelist agbado ló
1: fi evangelist fọwọ́ àfi ya.
0: Wọ́n máa kó debu natán ibi àwẹ̀ fẹsẹ̀ debu natán ẹ̀.
1: Mi si yóò yí
0: ẹ. Ní àdó ẹni di ẹ ọ fẹsẹ̀ debu natán ẹ.
1: Mi si yóò yí ẹ dóhùn tó kó dá sọ wà ní.
0: Ẹ ẹ wá sọ ndọ fẹsẹ̀ ló kọ ẹ náà evangelist náà evangelist máa kà gbẹ.
1: Ayé oyún òun kú yẹ tó ń kó tó yẹ náà oyún yìí gbéná.
0: Ẹyọ sọ mi tọ́pọ̀tọ̀ di abilékọ.
1: fiyo nínú kúmẹ báyọ yọ nọ sísí nínú kúmẹ nọ sí ipò ẹnì kan tó gbóyẹ gbóyẹ.
0: mo fi ní opó àkìtá wẹ mo fi ní opó àkìtá wẹ aṣọ yìí pẹlú mi àyè.
2: olùfisi
0: arúfi à
2: lè yà nà ọmọlá gbọ́nbọ̀n ní ìgbé wa àmìlá
1: ẹ gbé yẹ yẹ wá wá
2: gbé dòpò gé yà dọ̀ sí. Ìgbé àná tán kẹ́kẹ́ sọ jẹ ìbásun papọ̀ túbọ̀ náà igbe sí.
0: Ẹ gbé ìdáná náà gbàjọ́ mẹ́lẹ́.
2: Ẹ kpọ́ bọ̀ fọ́fọ́.
0: Na dánmọ́ ẹ̀ láti ga sọ fún wa.
2: Ẹ ẹhun tó pe
0: tóró mi tẹ́lẹ̀.
2: Tógbè mi lè subú tógbè mẹ́ra kó àgbàdo bó tó pe tóró mi tẹ́ kóró tó jí ọmọ ìwé kó hun hóró lọ kẹ́tẹ́ tó pátán lè bí ọ. N tó gbèrò kóropó mi tán bọ̀rọ̀ mẹ́jì dìde náà jí

pẹ̀lẹ́ jẹlẹ bó di alọsínú gbèrègbèrè nílẹ̀ mẹ wà lọ búrúburú ẹ nílẹ̀ di alọsí mẹ bá dónú kan yìí ló pẹ̀sẹ̀ntó mẹ bá dó fífa ló pẹ̀sẹ̀ntó mẹ ẹnẹun ẹnẹ wà dàgbẹ̀nu. Òtún bá dò bíọ̀bíọ̀ vitọ̀ vinọ́ bìí ẹ̀dọ̀ mi nínú wúlí bonú àdìmẹ́fí mi tán lẹ bónú ná pọ̀njọ̀ pọ̀ndọ̀ pọ̀rọ̀pọ̀ ìtán lẹ tírala fi yànnú lẹ. Òtún bá dò bíọ̀bíọ̀ vitọ̀ vinọ́ bìí ẹ̀dọ̀ nù ẹ̀nà yọlọ́dọ̀ wù fífẹ́ yọ ní wùzú rán èmi àná jínú vilẹ̀ wẹ́bí wẹ́nu ẹ̀ dọ̀ wù fífẹ́ nínú dàgbé désúdé ẹ̀ bọ̀ wẹ́nu ẹ̀ à máa wúlí bonú bọ̀ kánfà dùnpọ̀ ọ̀ máa zíyàn máa mẹ́wọ́n ewé gọ́fìn tó ẹ̀mẹ́ bọ̀ gọ́ gbẹ̀sán tó ẹ̀mẹ́ yọ ẹgbẹ́ ní àsọdọ́mọ̀ àtsọ́nà àmọ́ sọ èdò náà sọ ẹ yọ ẹ náà zàn àfi ẹ náà dàn kúlẹ̀ pọ̀ gbẹ́mẹ́tàn dé lẹ́wàánú ẹ̀ dọ̀wọ́ inú a máa fẹ́ ò gànjí àbọ̀ ò vẹ́ nílẹ̀ di hó nílẹ̀ kó dùkúzú pọ̀ àbò tí fínẹ́ ẹ náà dàn àzọ́ wíníwíní bọ̀ wímẹ́ ìyọ̀nù àzọ́ nílẹ̀ rẹ́ ná àzọ́ bọ̀ nù ẹgbẹ́ tó yàn ó kó àgbẹ̀mẹ̀ fíbo àánú káká inú abá bọ́nà sọ́mọ́dọ̀ jì ránká yọ àhẹ́hàn àná wa bá pò wímẹ́ súnú rẹ́ ná wa zọ́ bọ̀ nù ẹ yọlọ́wẹ́dọ̀ súnú yọ ẹ náà wa dọ̀ òvẹ́ ẹ rẹ́ ná zọ́ káká bàná wa bà á tàn gọ́ kpọ́rọ̀ pẹ́ tó ẹ̀mẹ́ ẹ̀dọ́ ẹ̀ dìọ̀ kplẹ̀ dìọ̀ pọ̀ mímẹ́ wẹlẹ́ mi jẹ́ pọ̀ dọ̀ kpọ́rọ̀ ná gọ́nà bẹ́ ná bọ́ á tàn vọ́vọ́ òhun fífẹ́ yọ mi kẹ́kẹ́ wíyàn nu èdò dandan mẹ́bọ̀ nu eyín gbọ̀nù tó ẹ gbàgbé ẹni ọ eyín o eyín nu bá nọ rìn àná tó ẹ nàbẹ ní oyún pọ̀ yọ èdò nàná wúlí bọ̀nà èdò nàná méde sùn ti tẹ̀ ń gbé tán eyín nà ń dọ́ méje àlọ́ ń san ẹgbẹ́ bọ́nà káàbọ̀ jọ́dọ̀ bọ̀ sọ́sùn bá sàn tán gbé sọ eyín o gbàdá ń tẹ́gbẹ́ àdó nàná yàn ẹ kùjì o ẹ má kùjì o àdó àná yàn so tí ẹ ní àmọ́ wuli lẹ dona inu bọ mi dona nọ lẹ gánmẹ gánmẹ bó dona fẹ o fi èmi de lẹ àyè jẹ mi de e dona mẹ bọ mi dona nọ zànù mama nù ẹ nílẹ nọ àtàn àsùn wíníwíní de lẹ wa wò má fẹ ẹ ní o ẹ kàn á de ẹ ní àtàn àsùn wíníwíní de lẹ wa nù ẹ fi bùrọmù ẹ ní mọ di kí sẹ ẹ ní ẹ fẹ sí o wíníwíní de lẹ nọ àìtàn mẹ jọnu ẹ nílẹ bí wíyé yéé mẹ yín lamẹ nànà ganjí zọ àtọ lẹ yọ tobanu ye tɔn lɛ delɛ dexlɛ do wɛnu eye azɔn yi nɛlɛ do tutu ye yɔ ahɛn anawa jɛ dudzo zɔn jɛji ahɛn vi ba kpoko hɛn na wa mun nɔfi tse wuli bonu wɛ de bɔ fɛ wu fifɛ dun akɔɛ de bu wa siyɔ nabi tan si kawɛ adiɔ nabi tan si kawɛ xɔ bamasi kusɔ bo wuli bonu wɛ de ayedie de na mɛn e ma ka du kɔɛ de ne nɔfi sun nɔfi yɔnu nɔ zanu nɔ fɛ xɔ to mɛ nu mɛ mi adun de lɛ ni ɔmɛ ema jɔ nuɖuɖu tobo nusukpɔ nɔ do jijɛ dzi wɛ o yɔ kpɔfɔ kan filan nu mɛ do nuɖuɖu kakɔn lɛ mɛ yɔ kpɔfɔ nu ma yà ta bɛ dzo to bɛ do kplɛkplɛkplɛ bɔbi fantɔ tutɔn bɔ sukpɔ ee o fɛ wu nu fi to yi bo wuli bo ni nɔ lɛ o ni do gamɛ nu eno to lɛ eno nya to gamɛ ene o ene wa dagbe nu yi nɔvi mɔdzɛmɛ de bo ibawo ya de do nu etime nu eti lɛ bi kwesi akpakoe nɔvi bɛsi di ana tun lɔ o tún bá dò dídọ́nu yẹn dọ̀ o fífẹ́ mẹ́dẹ́ blodo àyè díẹ̀ díẹ̀ na mẹ́wọ́n ní ìdúdú tó zanzan wẹ́mẹ́ gbada tán ẹnìyàn àná gúnlẹ̀ wíde gan do àzọ́ wíníwíní àzọ́ máa dọ́nu kútọ́ inú àìdọ́mẹ́ ìdọ́ àlùwẹ́dẹ́ lẹ́mẹ́yọ́ àná gúnlẹ̀ wíde gan do bí wíì sí nọ́fíìsì sunu nọ́fíìsì nùnú ẹ̀dọ̀ kánpọ̀ jẹ́ nùyẹn tọ́kọ e mẹ́ta kó o tún bá e zian gété bolo kúnpọ̀n wí ẹ̀ ti lẹ́ ye tẹ́pọ̀n bó yí yéé zan do wà lọ tó mẹ́ bó yí yéé bó di zọ́nì gbọ́njì diẹ e àná bulọ́gbọ̀n tẹ́mẹtẹ́mẹ lẹ́ ye bọ́nu fífa náà yín tó ye bọ́nà yín wọ́n do tó ye tán àhẹ́hàn àná yọlọ 01-97-25-20-91 mọ́dọ̀ kó àhẹ́hàn àná yọlọ 01-95-18-91-23 ẹyin akana dọ̀ kó bẹ̀rẹ̀ yìí gbẹnu ẹ̀wẹ̀ ọ̀pọ̀n wasap jí ọ kókó 01-67-82-64-33 ẹ̀nà tiẹ̀ ń dòkpọ̀rọ̀ pọ̀ mi tán lẹ̀ ẹ̀ mi se nù kplọ̀ mẹ́ lọ́lẹ̀ bí hwé di ẹ̀ azọ́n badabada ẹ̀ mọ́ kàn tún náà mẹ́ jẹ́ azọ́n ẹ̀ abẹ́ náà rẹ́mẹ́ gblẹ́ bí bọ́nà tán mẹ́ ìkútó bí ẹ̀ ọ ẹ̀ wá ń wúnyà zọ́n wí mẹ́ dọ́ tó nù kplọ̀ mẹ́ lọ́lẹ̀ bí hwé di ẹ̀ mẹ́ dà kó o tún bá dọ̀ kplọ̀ mẹ́ wẹ́.